0: ẹ káàárọ̀ ẹ kojú mọ́ tòní mo gbàdúrà pé ààbò ọlọ́run yóò máa dájú lórí wa ìpinnu ọlọ́run fún wa ní ọjọ́ tòní yóò wá sí ìmúṣẹ ọ̀nà tó fún yín ní àárọ̀ yìí ni wípé kí olúwa kó tan ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ rẹ̀ kó tàn sí ayé wa kó tàn sí iṣẹ́ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe sọ nínú ìwé mímọ́ genesis orí ìkíní ẹsẹ̀ ìkẹta ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí wà ìmọ́lẹ̀ sí wà gbogbo ohun tó ṣókùnkùn nínú ayé wa ọlọ́run yóò tan ìmọ́lẹ̀ sí ẹjẹ́ ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ ká di òpó ọlọ́run mú ẹ̀jẹ̀ ká máa káàárọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ká máa gbàdúrà láìsinmi àti láìsà rẹ ẹja jẹ olóòótọ ó gbàdúrà lọwọlọ yìí pé bí ẹ ṣe ń jáde lọ ìmọlẹ ọlọrun kó tàn sínú ayé ògùn ọlọrun kó búyọ nínú ayé ebi ni adémidé ayégúsì.
1: alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulilayi adapalọ si ọdọ ọlọrun atọrọ ike ati gẹfa nabi sallallahu alayhi wa sallam atawọn alẹ atawọn sahaba ati gbogbo atante lójú pàṣẹ àwọn adájọ gbẹdẹ alkiyama kíkẹ atọlọ ọlọrun àlàáfíà ọlọrun ọmọ bá fún gbogbo ẹyin olùgbọ wa kí ọlọrun ọba àlíkẹ ọlá kó ṣàlékún dáadáa wa ní tí a fi ṣini létí láàárọ̀ yìí òun ni alámọ̀dí nípa ìbẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala ojú ìyá wípé ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun àpẹyin tẹ́jú olúwa gbódodo páyọ̀ ọlọ́run ọba bó ti tọ́ àti lódodo bó yẹ kẹ́ páyọ̀ ọlọ́run ọba torí ẹ̀sìn gbọ́dọ̀ fayé lẹ̀ àfi nípẹ̀ tó gbà tán fún ọlọ́run ọba àlékẹ́ ọlá ọlọ́run yóò máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa yóò fi àbò rẹ̀ bò wá yá lọ rí àbọ̀ rí Allah subhanahu wa ta'ala yóò pin wa nípe dáadáa láàárọ̀ yìí fún àjọ kan rẹ̀ ọlọ́run la hawla wa la quwwata illa billah.
2: Ojúmọ̀ rẹ̀ o ilẹ̀ tó mọ́ wa lónìí ojúmọ̀ ayọ̀ ojúmọ̀ ìdùnnú ojúmọ̀ àlàáfíà ojúmọ̀ bùkún a ò ní ṣàìsàn a ò ní kàgbákò a ò ní báláyé fọwọ́ tí àwọ̀ títò tó wá mú wáyé ni ó mú rọrùn ọ̀rọ̀ wa ò ní dojúrú o ọ̀rọ̀ wa a bọ̀ sí dédé a máa ṣe é ṣe fún wa àtàjèrè ọjà fáwọn tó ń tajà dẹ́rẹ́bà ọkọ̀ lójú pópó àtàjèrè gbogbo àwa tá à ń ṣiṣẹ́ lọ́tún lósì láá jèrè iṣẹ́ wa orúkọ mi náà ni ṣẹ́gun ògúnjọbí

tẹ̀lé wa ní orí kí a lọ tòun ti àánú. Ago márùn-ún ààbọ̀ ti lù báyìí, ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú òjíṣẹ́ Olúwa Fẹ́mi Emmanuel lórí ọ̀rọ̀ Ọlọ́run Turning Point. Agbọ́dún fún gbogbo wa.

0: àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá dọ́kọ ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà orí ẹta ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹranko gbogbo tó tà láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹta ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹranko gbogbo tó tà.
1: Ọba mi òkè tó gbà wá láàyè tó fún wa lóore ọ̀fẹ́ yóò ṣe ìbùkún rẹpẹtẹ yóò sì ṣe ojúrere sí gbogbo wa àmì ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàbọ̀ sínú àtúpalẹ̀ ìwé ìròyìn olójoojúmọ́ lẹwa tò ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún 2026. Adé tó ń wọlúwọlé lorúkọ mi ìwé ìròyìn The Punch, Vangard, The Nation, ìwé ìròyìn Nigerian Tribune àtàwọn ẹlẹgbẹ́ wọn wọ́n bẹ̀ níwájú mi láàárọ̀ tò ní. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn Vangard tó jáde láàárọ̀ tò ní òun ni ìròyìn yìí ló tọná sójú o, níbi tí wọ́n ti sọ wípé àwọn àjọ NAFDAC wọ́n bẹ̀rẹ̀ sí wọ àdúgbò sádúgbò street by street alcohol crackdown. Ohun tá ò fẹ́ a ò fẹ́ a ò sì ní fi nǹkan kan gbà á láàyè. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú òwe ìròyìn The Punch àwọn agbésùmọ̀mí wọ́n sì wá ń lo àkáàkówó sí ẹnìkan tí ò sí láyé mọ́ ẹni tó ti dolóògbé láti tún máa fi ṣe ọlọ́run ṣàánú wa ìkówó sí ìkówójọ kan báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn náà ni wọ́n ti sọ wípé àwọn United States wọ́n ni wọ́n ti step up o, wọ́n ti gbẹ́sẹ̀ wọ́n ti gbéra wọ́n gbọ́ pé gbéra tán wọ́n ni wọ́n ti gbéra láti dá àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà láti tún fún wọn ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan tí ó ràn wọ́n lọ́wọ́ lórí iṣẹ́ ṣíṣe ètò ààbò forílẹ̀ èdè wa Nàìjíríà. Àwọn mọ̀lẹ́bí àwọn ìdílé ọba Awújalẹ̀ nílùú Ìjẹ̀bú ìpínlẹ̀ Ògùn wọ́n ni ó yá o. Àwọn ilé tí ọba kan àtàwọn ilé míì wọ́n ni wọ́n ti kóra wọn lákòópọ̀ o. Wọ́n ti wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn, gómìnà àtàwọn afọbajẹ ilé ẹjọ́ ni ó gbà wọ́n tẹ́. Ìyẹn náà bẹ nínú ìwé ìròyìn The Punch, bẹ́ẹ̀ ló wà nínú ìwé ìròyìn Vangard. NNPC ẹ ti mọ̀ wọ́n a máa rẹ́pọ̀lọ̀ epo ni wọ́n wà. Wọ́n ni wọ́n ti ní àjọṣepọ̀ pẹ̀lú Bonga Offshore Project. Iṣẹ́ àkànṣe iṣẹ́ kan báyìí eléyìí tó ń lọ lọ́wọ́ láti lè jẹ́ kí àwọn nǹkan tó jẹ́ tepo àlùmọ́nì ilẹ̀ kó sìn wá bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Òbí wọn ní eégún kì í tọwọ́ àgbàlagbà dọwọ́ ajá o. Òbí ó ní rárá. Ìyẹn kọ́ là ń wí bí ìtìyẹn kọ́ la sọ o. Amechi náà ò lọ́wọ́ sí i. Duke náà sọ wípé irú ọ̀rọ̀ wo leléyìí ẹ ṣe máa sọ wípé subsidy tó ti lọ ẹ̀yìn ó dá padà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abiodun wọn ṣèlédè nígbà tí àwọn náà sọ wípé kọ́lọ́hun kó délẹ̀ fẹ́ni re tó lọ. Ìyẹn lásìkò tí wọ́n ń tẹ́ olóògbé ògbóǹtarìgì eléré orí ìtàgé Taiwo Babatunde Azan nítẹ ẹ̀yẹ nílùú Ìlàró. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn àlàáfíà làgbà ẹ jẹ́ tọ́jú ara wa bá a bá ti ń kẹ́ fi pé nǹkan kan ṣe ni o. Àgàgà tí ìbá tún ṣe láwọ̀ ara èyí tójú lè rí. Àwọn tí wọ́n jẹ́ ayédèrú agency fake agency wọ́n ni bá a bá fa gbùrùgbùrù ó fa gbó. Tá a bá fa gbùrùgbùrù máa fa gbó torí ìdí eléyìí ohun tí ilé ẹjọ́ rọra sọ òfin ilé ẹjọ́ sì ń dáàbò bo.

àwọn torí táwọn bá ní káwọn ó ná ẹrọ fọ ń pọ pa yóò tà bá wájú. Ókè ó wà ní ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ tòní. Opposition party ẹ̀yìn kẹ̀ ẹ̀yìn báwo yarí ni ó láṣí wọn ó yarí oníṣẹ́ rí ẹgbẹ́ òṣèlú APC ó ṣì ń tẹ̀ síwájú títí dọdún 2031 wọn ò sọ lásán wọn tún fọwọ́ gbáyà bẹ́ẹ̀ ni wọn ni ẹran ńlá wọn fọwọ́ gbá kìí ṣegun. Ẹ dẹ̀yìn ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ yé ṣe bẹ́ẹ̀ mọ́. Inú ìwé ìròyìn Vanguard ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ yìí o pé tẹ́ ẹ bá fẹ́ tó àwọn ọ̀wẹ́ àti ìrìnrìn àjò lọ sórílẹ̀-èdè United States of America wọ́n ni àṣàmà làwọn ọlọ́run ló máa dá wọn bẹ́ẹ̀ gbogbo ohun tẹ́ ẹ bá ń tọ́jú pamọ́ sẹ́yìn ìka làwọn ò rí kedere o ẹ má máa lo àwọn fake documents wá bá àwọn bí ìgbẹ̀yàn gbọ́mọ kí baba ni o àti pé àṣírí irú àwọn nǹkan bẹ́ẹ̀ kò lè bò lọ́ọ̀dẹ àwọn. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní náà ni ẹ jẹ́ a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ká tó dìbò bá a bá ń dìbò àtìlẹ́yìn tá a bá tún dìbò tán ẹ jẹ́ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká rántí wípé àwa lára wa àwa náà lè yan ara wa ìlú òní tú ìlú òní dàrú èèyàn méjì ni wọ́n ni wọ́n ṣe bẹ́ẹ̀ gba ìkurujẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra níbi ìjà àjàkú akátá tó wáyé nílùú òkìrè. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ẹ̀yin ọlọ́kọ̀ ẹ sáré mọ níwọ̀nba ẹni tó mórídélé ni wọ́n kí pé ó káàbọ̀ àwọn náà ni wọ́n sì ń sọ wípé irúfẹ́ wọn wọ́n jèrè àjò bá a bá lọ àdé bá a bá lọ gbogbo wa pátápátá àábọ̀ ọkọ kì í roko àyípadà wálé torá burú òní ṣe bàbá àgbẹ̀ lọ́nà oko àdá náà kì í roko àyípadà bọ̀ torí dààmú òní bọ́lọ́dẹ lójú ọ̀nà bọ́wọ́ bá rẹnu òun náà á padà bọ̀ wálẹ̀ ni torí kò ní máa gbọ́nu ẹnu títí o. Àwọn tí wọ́n ń wọ ọkọ̀ ẹ̀yìn tẹ́ ń wa ọkọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú pópó ibi adágbére fún òní di àgbàdọ́run fẹ́nìkọ̀ọ̀kan wa àmì inú ìwé ìròyìn The Punch ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ lójú ọ̀nà níbi táwọn èèyàn ti fara pa yànnàyànnà tó sì jẹ́ pé bẹ́ẹ̀ làwọn kan náà tún sùn sínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ ìpínlẹ̀ Ògùn ló ti wáyé o ẹ̀jẹ̀ á fi gbogbo ìmú ká lọ ká má dé ká fi bu nínú ọkọ̀ wa tá a bá ń wà. Ǹjẹ́ ẹ ti gbọ́ ìpínlẹ̀ Sokoto nípínlẹ̀ Sokoto alága ìjọba ìbílẹ̀ wọn ni wọ́n ní àwọn ọkọ̀ àwọn ọkọ̀ ìjọba akọ́tami wọ́n ni wọ́n ti kó sáwọn agbègbè kan láti lè díẹ̀ rọ agbára àwọn agbésùmọ̀mí àwọn bàǹdíìtì kí dídojúkọ wọn sáràlú kó lè dínkù kọ́kọ́ àwọn èèyàn kó lè balẹ̀ nínú ìlú. Inú ìwé ìròyìn The Punch náà ni ìròyìn ọ̀hún wà. Orílẹ̀-èdè Nàìjíríà kí ni wọ́n wì nínú ìwé ìròyìn The Punch Nigeria risk fusion mineral import àwọn tí wọ́n jẹ́ GO tí ẹ ti mọ GO gíra fi àwọn tí wọ́n ti wò ó sàkún tí wọ́n ti wapá abíwapá ọ̀hún ni wọ́n sọ pé báyẹn bá ń ṣe é báyìí lọ ewu ń bẹ lóko lóńgẹ́ ó mr lóńgẹ́ fúnra ara ẹ̀ ewu làwọn náà. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní òun náà ni igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó dókítà Kadiri Ọbáfẹ́mi Hamzat ló mà ti ń sọ fún àwọn èèyàn ẹ rí wípé ẹ ò kó gbogbo ohun tó dáa ti ń bẹ lọ́wọ́ yín sójú kan ìdá tó yẹ ká ẹ máa fi sanwó ilé ó yẹ kó mọ níwọ̀n mọ́ ń bẹ̀ o bọ́jọ́ orí bá tó yẹ ọjọ́ orí kan iye ìdá tó yẹ kọ́wó tó yóò máa fi sanwó ilé ó jẹ́ inú ìwé ìròyìn Vanguard ló wà bí ìròyìn bá wọ̀ra á máa débẹ̀ dáadáa. Ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ yàgò fún lílo àwọn nǹkan tí ò sọ́jọ́ lórí ẹ̀ mọ́ ìjọba ìpínlẹ̀ Èkó náà ló tún pariwo bẹ́ẹ̀ o the state Lagos State Consumer Protection Agency LASCOPA àwọn náà ni wọ́n bẹ́ẹ̀ bá ti rà ẹ wò ó dáadáa kẹ́ ẹ tó sanwó ẹ̀ kó má jẹ́ pé ọjọ́ ti lọ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá wá sọ pé torí owó tá a fi ra kàrà ò ní jẹ́ sọ́nù
o le da laburu sinu ago ara o nje ti gbo ninu iwe iroyin yi laarin meji laarin gbogun awon ara awon eya Niger Delta won ma pariwo soke se eyan ko si ninu ko ni gege o gbe tona ofun emi afi ko wa nbi to wa awon eyan yi pariwo soke dada won ni o dabi igba ti awon wole loye olohun saanu wa o won ni bi igba ti olodi awon wole loye ohun na ni royin ti won ko sinu we royin Vanguard laarin meji laaro otuni nje ti gbo a o lota ore ni gbogbo wa ni bi ayeye odun Benin River Life Festival ni won tin soro yi o won ni se ri pe awa lalomi awa eponko won ni ore ni wa o tori pe omi o lota omi labuwe omi labumu ayajo odun ayeye odun je mo pe gbogbo asiko ta wa yi odun awon nkan abalaye wa ti sese wa ni ni ilu Benin won kora won sori omi repete ni o ti won fi nkorin todun ta won ti won gbo ede won ti won fi ijo sara nje ti gbo ninu iwe iroyin awon osise eleka ti oro eto dajo won ni awon na won wo awon kankan lawofin nje ti gbo wipe laipe laijina laipe laijina ile ise Chevron won ni lodo tawon reduction o nba fefe dana gas by 98% nje ti gbo ile ise Radio 1 103.5 FM lonte siwaju.

0: Emeka, Ayo, Aruna, Ebodeo, Ilesha, we know how to get together now.
1: You know they want to get together. Let me tell you, fuck that, you know. Adi ti fun wa na
2: wa lai ma lo gela da yin so na nisin nisin
1: ah e ma dawo e ma ko lewu lati ma so na ngba ta ise lesi amuna wa keja ngba wa no fe lo so na to ba tin se ojise ile se amuna wa ikeja ti won ba mu won po lo so na bi nkankan odun mo kan le logun le lo lati mole
3: ah odun mo kan le logun
1: be ni ke ya sora yin ke ma won te ne fun logo ti won ise ojise ile se amuna wa ikeja ti won tin pera won be ile se amuna wa ikeja ti wa fi number tuntun sita lati pe customer care won fun alaye abi te ba kefin nkankan e sure pe won sori 0201 700 0250 0201 700 0250 Sabi 0201 227 2940 Sabi kepe won sori 0201 700 0929 Sabi 0201 227 2941 Eja electric siso on amusa gbara dayi
4: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnílé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Ìgbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. A ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.ncom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Pe 0200-225-5226 tàbí kẹ́ẹ̀pẹ́ +234-817-66-673 olùkéde FSRCC.

àgbéyẹ̀wò ní àárín wa síra wa olóòtú fún àgbéyẹ̀wò tààrọ̀ tó ní charity mbata òun náà ni olóòtú wa. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kéde èní yìí ọjọ́ 25 oṣù kẹjọ ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ìdí kan tàbí ìdí míì. Bẹ́ẹ̀ bá gbàgbé pé ọdún Idi Mauludi tàbí Anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ wípé ọjọ́ 12 nínú oṣù Rọ́bìlì Awalẹ̀ oṣù kẹta nínú òǹkà kàlẹ́dà àtàwọn ẹlẹ́sìn ìlúmí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n ti ya ẹ̀ní sọ́tọ̀ pé àti mùsùlùmí o onígbàgbọ́ o àtẹlẹ́sìn kan àbáláyé àní ní gbogbo tó jẹ́ ti ọ̀dọ̀ ìjọba ìsinmi lẹ́wà lénìí bí a ti wọ́n ṣe ayẹyẹ yìí láàrin mọ̀lẹ́bí láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ náà ni wọ́n wá sọ pé gbogbo àlàáfíà láàyè láàrin wa ó ṣe pàtàkì. Fífi ìfifúnni pé ni ọlọ́run bá a bùn kó bùn wa àwa tọ́lọ́run bùn à ń bùn wọn àwọn tọ́lọ́run bùn kan bùn wa fífifúnni pé inú ọlọ́run dùn sí púpọ̀ oúnjẹ ni àwọn nǹkan míì tí kì í ṣe oúnjẹ tó lè wúlò ni ọ̀rọ̀ àlàáfíà bá a ti mọ̀ sí mùsùlùmí torí pọ̀jù ẹ̀sìn àlàáfíà ni ọ̀rọ̀ àlàáfíà láàrin ara wa síra wa báwo la ṣe ń jọ ṣe gbà láàrin wa síra wa tó bá sì kò aṣojú òpólẹ̀ o kí àwọn èèyàn yín tọ́jẹ́ mùsùlùmí á kìra wa kú ọdún àtọ̀nà tá a lè jọ máa fi gbọ̀ nínú ìfẹ́ bá a ti ń sàmì ayẹyẹ ìyájọ́ ọjọ́òbí Anabi Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́jọ́ tàbí mu ọmọ sáré pátá ìjàfàrò òsì àwọn màláìka ń fò gbálẹ̀.

pẹ̀lú wọn ló ń tẹ̀ síwájú àsìkò tí ìtàsìkò bá ti wá ṣojú òkú sílẹ̀ tẹ́sí máa bá wa pè láti dá sí abá àgbéyẹ̀wò wa láàárọ̀ tòní. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìròyìn Vangard tó jáde láàárọ̀ tòní ojú ewé kìíní tọ́ọ̀nù ìròyìn ló wà tó sì ṣe bẹ́ẹ̀ sàn lọ sí ojú ewé karùn-ún nínú ìwé ìròyìn yìí náà. Ibẹ̀ náà ni Yari ló ti ń sọ̀rọ̀. Ó ní ṣe rí gbogbo ẹ̀yin alátakò ẹgbẹ́ òṣèlú yòówù bó ti wù kẹni lẹ́yìn ẹsẹ̀ tó àbí kó ti wù kẹ lómi dámù tó wọn ni. Ẹgbẹ́ òṣèlú APC ó dúró ó sì dúró dọdún 2021 ni Sẹ́nẹ́tọ̀ Abdulrasheed Yari ló fi èsì yìí ló fi fún àwọn ẹgbẹ́ òṣèlú míì padà lọ sí mẹ́dọ̀. Ẹlòmíàmí oníṣẹ́ rí ètò ìdìbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ yìí yóò wáyé yóò sì lọ ní pẹ̀sẹ̀ ni Abdulrasheed Yari tí wọ́n jẹ́ gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Zamfara ni wọ́n sọ ọ̀rọ̀ yìí o ní Nnamdi Azikiwe National International Airport nígbà sọ wípé wọ́n ń darí padà láti òkun èyí tí wọ́n lọ tí wọ́n sì ń fi ọwọ́ sọ̀yà wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àwọn iṣẹ́ àkànṣe kọrìnkọrìn èyí tí ojúrí tí wọ́n ṣe yìí bẹ́ẹ̀ bá ń gbọ́ pé kó máa lo bẹ́ẹ̀ àwọn nìkọ́kọ́ ni wọ́n wá sọ̀rọ̀ yìí ṣe mọ̀ wípé bí èèyàn méjì àgbààgbà bá ń yíjú wò báyìí wọ́n ní nǹkan rí lápá ibẹ̀ ni o. Ẹlòmíì náà tóun náà jẹ́ àgbà tó jẹ́ mínísítà fún defense general Christopher Gwabi Musa retired àwọn náà máa sọ̀rọ̀ yìí o. Wọ́n ní títí lọ́dún 2021 ni torí wípé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n rí tí ọ̀rọ̀ wà àti ibi tí ọ̀rọ̀ wọn dojúkọ. Gbogbo wa náà la ti ń fẹ́ rere fún orílẹ̀-èdè Nàìjíríà tó bá wá rí bẹ́ẹ̀ gbọ́ wọn ni ó sì ń lọ bẹ́ẹ̀ ni o. Àti pé kí gbogbo ẹlẹgbẹ́ alátakò kí omi sùúrù kí wọ́n máa fún ara wọn láti ìgbà yìí lọ torí pé ẹgbẹ́ ọ̀hún ó ń tẹ̀ síwájú. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn ni The Punch

ènìyàn wípé kí wọ́n máa ṣe sí ohun gbogbo tí wọ́n bá fẹ́ rà torí pé lásìkò yìí àwọn ọjà tó ti lọ lórí ẹ̀ àwọn ọjà 2025 tó ti expire wọn ni wọ́n kún ìgboro tí wọ́n dà wọ́n síta fún àwọn èèyàn láti máa rà. Ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní wọn mọ̀lẹ́bí Fòṣẹ́gbùwà wọ́n mà tún ti lọ tí wọ́n ti ilé ọba Fòṣẹ́gbùwà ni wọ́n ti wọ́ gẹ́rẹ́gẹ́ ọba Fòṣẹ́gbùwà nílùú Ìjẹ̀bú-òde ni wọ́n ti wọ́ gómìnà ọmọ Badàpọ̀ Abiodun àtàwọn tí wọ́n jẹ́ afọbajẹ ní ìlú Ìjẹ̀bú ni wọ́n ti wọ́ wọn lọ sí ilé ẹjọ́ báyìí o. Kódà alága Ìjẹ̀bú-òde local government Dáre Alébíoṣù wọ́n ni wọn yọ àwọn náà sẹ́yìn látàrí wípé kí ló dé ìwé ìpẹ̀jọ́ tí wọ́n kọ taari sí wọn náà ló jáde lọ́jọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún tá a wà yìí wọn ní bí wọn ti kọ sọdọ àwọn tí wọn pè lẹjọ ọhún bẹẹ náà ni wọn jẹ kó àwọn akọròyìn alága fún àwọn ìdílé yìí Abdullateef Owóyẹmí igbákejì alága Adédokun Adàgbà àti ẹni tó jẹ deputy vice àti vice chairman ọ̀jọ̀gbọ́n Fasi Yusuf ni wọn ti sọ wípé kò sí nkankan tó ń dí àwọn lọ́wọ́ láti lè jẹ àwùjáde tuntun ti ìlúòde àmọ́ ńgbà tó jẹ́ pé ìjọba wọn ti wá kí ẹsẹ̀ bọ ọ̀rọ̀ òun kò fẹ́ jẹ́ káwọn ọmọ ibi tójú ọ̀rọ̀ ń lọ tí gbogbo ẹ̀dákẹ́ tó dé hùn ilé ẹjọ́ yóò máa bá wọn dá sí ìròyìn ọ̀hún ò mọ bẹ́ẹ̀ o àmọ́ nùwé The Punch ibẹ̀ ló wà ẹni lọ́mú kẹka alákàgbádùn obi amichi àti dúkù wọn ní ètò ààbò pàtàkì àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé bàgbàlagbà bá sọ wọ́n lè sọ pé àgbà bẹ́ẹ̀ kò pojú kò gírì inú ìwé ìròyìn The Punch ló wà ó ètò kan tí wọ́n ti ṣe ẹlẹ́ẹ̀kẹrìndínláàárọ̀ ẹ̀ and 66th annual general conference of Yaba association tó wáyé ní port harcourt nípínlẹ̀ rivers ìpàdé náà ni ètò yìí wáyé tí wọ́n sọ wípé àwọn tí wọ́n jẹ́ òdìdé dupò fún sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú oríṣiríṣi ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé no presidential candidate peter obi fún ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ọmọyẹlé sowore fún africa action congress donald duke ti ẹgbẹ́ òṣèlú people redemption party adéwálé adébáyọ̀ òun náà fẹ́gbẹ́ òṣèlú sociocratic party pẹ̀lú àwọn míì àti àwọn tí wọ́n gbìyàn ẹni tí yóò máa jẹ́ igbákejì ní ẹ̀yìn wọn bẹ́ẹ̀ náà ni african democratic congress aspirant rotimi ṣe gbogbo wọn ni wọn ò yíjú síbi tí ọ̀rọ̀ ti igbákejì kan lórílẹ̀‐èdè nàìjíríà ni alhaji atiku abubakar ti wọn sọ wípé bọ́lọ́hún bá ṣe tó bá jẹ́ pé ìjọba orílẹ̀‐èdè nàìjíríà yìí ọ̀pá ẹ̀ bọ́ sí àwọn lọ́wọ́ láti máa tukọ̀ ẹ̀ wọn ni àwọn owó ìrànwọ́ orí epo wọn ni yẹn kì í ṣe ọ̀rọ̀ tó ní àlàáfíà nínú bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ tá a ti máa fi ṣe ìpolongo ìbò àwọn ohun tó yẹ kéèyàn ó pojúkọ gidi náà ni ká sọ̀rọ̀ nípa tọ̀rọ̀ ètò ààbò ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ajé ká sọ̀rọ̀ nípa ìmójútó lọ́tún sósì ká sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣe ìṣe ọ̀rọ̀ tá a lò láti máa fi ṣe ìpolongo àwọn ohun tó yẹ kéèyàn ó pojúkọ gidi náà ni ká sọ̀rọ̀ nípa tọ̀rọ̀ ètò ààbò ká sọ̀rọ̀ nípa tọ̀rọ̀ èrò ọ̀rọ̀ ká sọ̀rọ̀ nípa ìmójútó lọ́tún sósì ká sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣe kọ̀rìnkọ̀rìn láti jẹ́ kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kó jẹ ìgbádùn àti mùkútùn ìṣèjọba àwa-arawa ẹni ó jẹ́ olórí òṣìṣẹ́ Fẹ́mi Gbajàmílà àwọn náà sọ̀rọ̀ yìí wípé ìjọba àpapọ̀ orílẹ̀ nàìjíríà wọ́n ní àwọn àkóyawọ́ ohun tí wọ́n ní láti ṣe tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ níbi ètò ọ̀hún èyí tó wáyé nípínlẹ̀ rivers àmọ́ ẹgbẹ̀lẹ́mùkú àwọn òdíje dupò ni wọ́n ní kò yẹ kí wọ́n tọwọ́ àgbà kó wa máa dọwà já inú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní òun ni ìròyìn ọ̀hún ló wà jẹ́ ti gbọ́ pé kó tó dìgbà tí a máa sí abala àgbéyẹ̀wò láàárọ̀ tòní nínú ìwé ìròyìn nínú vangard tó jáde láàárọ̀ tòní àti ìwé ìròyìn telegram tó jáde láàárọ̀ tòní òun náà ni wọ́n gbé gbogbo ìwé ìròyìn náà lóge pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gómìnà pínlẹ̀ Ògùn wọ́n ṣe ìdánwò lẹ́yìn ògbóǹtarìgì eléré orí

0: ojú ewé kìíní títí tó fi dé ojú ewé keje ìwé ìròyìn vangadi tó jáde láàárọ tòní ní ìròyìn ìbánikẹdùn àti kọlọrun fi oríji òkú ọrùn ń bọ kùrùkùrù lójú àwọn ènìyàn ni níbi tí wọn ti ṣe ìtẹ ẹyẹ ìgbẹyìn fún olóògbé alhaji azan taiwo babatunde azan gbayé mọ sí ògógó ààrẹ orílẹ̀-èdè wa ààrẹ bọ́lá ahmed tinubu wọn ránṣẹ ìbánikẹdùn sí àwọn mọ̀lẹ́bí yìí bẹ́ẹ̀ náà ni mínísítà ahanatu musa musawe náà jẹ ààrẹ bọ́lá ahmed tinubu lórí wípé wọn bá àwọn ìdílé ọ̀hún wọn bá wọn kẹdùn ẹni pàtàkì ògbóǹtarìgèrè orí ìtàgé tó jẹ ẹyìn ẹni ayé fẹ ẹni ayé mọ ìlú mọ̀ọ́ká eléré orí ìtàgé ọ̀hún wípé kí ọlọ́run ọba kó tẹ̀lé fún wọn iwájú tí wọn dojúkọ kó má ṣù bẹ́ẹ̀ ẹyìn tí wọn fi sílẹ̀ kọ́lọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé ààrẹ wa ti ń ṣe ìbánikẹ́dùn bẹ́ẹ̀ náà ni gómìnà pọ̀ abiodun tìpínlẹ̀ ogun làwọn náà ń sọ̀rọ̀ yìí wípé ó jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́ púpọ̀ àmọ́ àìsí wo ẹnì kankan ìtọ́lọ́jọ́ ṣe nínú ìwé ìròyìn vangard yìí náà kí n tún máa lọ àsìkò ti tó àti máa wá lọ báyìí náà ni wọ́n sọ wípé àwọn iṣẹ́ kan tó jẹ́ alálùmọ̀kọ́rọ́ yìí ayédèrú tí kìí ṣe ojúlówó fake èdè bí wọ́n ti ń pọ̀ ọ́ sí náà ni wọ́n máa sọ wípé ẹ̀yìn sílé ẹjọ́ sọ ó sì dá ààbò bo àwọn ó sì dá àwọn àti wípé ẹ̀yìn ọ̀rọ̀ tí ìdájọ́ ilé ẹjọ́ ló sì wà ńlẹ̀ òun ni kí oníkálukú kí wọ́n lọ dúró lé lórí o wọ́n mà láyà gidi tí wọ́n sì ń fi èsì ọ̀rọ̀ yí padà wípé ìgbà tí ò bá ti sófin ẹ̀ṣẹ̀ ò sí níbẹ̀ ni head of the national land development and made in Nigeria special project office èrópọ̀ prince george buchi ń wà bùèsè ni wọ́n sọ wípé àwọn tẹ́ ń sọ tẹ́ sì ń kọ nípa wa yìí bẹ̀rù ọ̀rọ̀ ilé ẹjọ́ o torí pé táwọn bá fa gbùrù tí gbùrù yóò padà fa nǹkan tí ó wà á fà mí ò mọ̀ ọlọ́run kò ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà kó gbé ìjọba gbogbo àwọn agbésùnmọ̀mí abẹ́lé àti eléyìí tó fojú hàn gbangba 0704700-3341 lójú òpó fi dọ́dọ̀ wa kí ni ó tà sí ń wò àyájọ́ ọjọ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yìn bíbára wa gbé nínú ìfẹ́ láàmì làásìgbò ẹ̀ló
1: àpọ̀jùmọ̀
0: rísà ẹ káàárọ̀ o
1: kíkí nọ̀gùn délé láti jẹun
0: ẹ káàárọ̀
1: mo kí gbogbo mùsùlùmí àti kírísítì àtẹlẹsẹ kan àbáláyé pé àwọn ọdún àsìkò ìyẹdún bàbá tó bí mi ṣe ṣàdé ni nítorí náà jẹ́ ẹrí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ó lẹ́kọ́ nípa nínú bíbélì abraham òun ló bí isaac òun náà ló bí
0: ìṣmẹ́lì
1: ìkẹta ọlọ́run fúnra ara ẹ̀ ẹ̀bọ oríta àkọ́kọ́ ọlọ́run ló pàṣẹ rẹ̀ ó ní kí abraham síbẹ̀ yẹn kólàjà ẹni kólàjà ẹja kólàjà kó pè síbẹ̀ abraham wá dúró dé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ sí n kò ẹ̀yẹ débẹ̀ tán bẹ̀rẹ̀ sí jẹ́ ó lé wọn ọlọ́run títorí ìyẹn ó ní káwọn ọmọ ẹ̀kọ́ lọ sóko ẹrú ìyẹn lọ ọmọ israẹli fi lọ sí lọ ṣe ogun ẹrú pẹ́lú bẹ́yẹn nítorí náà ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ọjà ni wá ọmọ bàbá ni wá àjọ ní ìfẹ́ ká ní ìdàjẹ́kọ̀.
0: Bá a ṣe fẹ́ máa dé pọ̀ láìsí ìwọ ni eléyìí ìwọ ni eléyìí ni mo mọ́ ìwọ ló dọ̀tí ẹ̀lò ẹ̀lò ẹ̀lò.
1: Ẹ káàárọ̀ máa o.
0: Ẹ káàárọ̀ sà.
1: Kú àwọn ọmọ ya alẹ́ ìfìtàn pé akọrẹ àti ìdùn ẹ̀mí ọ̀sùn pẹ̀lú ayé àtàlàyé àti láti dára o. Tájú dín àti pẹ̀lú Adébáyọ̀ pàṣẹ láti ẹ̀rí ọ̀sùn. Nígbà yìí lọ ní kí mo lọ mo tẹ̀lé àwọn oníwàjú òdòdó wa. Wọ́n nígbà tí àríwá àwọn ọmọ mi sọ̀rọ̀ tó ń ṣe ìjọba nílùú Mẹ́kà tọ́pọ̀ ló ń fi pẹ́ńdẹ́ǹtì àrí àpàṣẹ wa. Ó ní àwọn ẹlẹ́sìn mi àwọn nasara yahudi ìyẹn wọn láwọn nasara àwọn kírísítẹ́nì àwọn yahudi àwọn jù lórí. Wọ́n sì kọ́ bàtẹ́ láàrin gbogbo wọn. Àwọn ló máa pe irú ìdájọ́ tó fẹ́ sí ìdájọ́ sẹ̀rí àníyàn àbí ìdájọ́ tiwọn. Wọ́n ní èso bá wù wọn nínú ìdájọ́ tó fẹ́ kó ṣe bọ́ àánú máa tó fún wọn. Àdáyé sísan wọn ní àdébùsà sọ pé ọmọlàkejì ilé ìpẹ́ ilé kẹrin ṣe ẹ dọ́tun ilé kẹrin ṣe

0: Δεν κρέασε, αλλά είναι κρέασε, είσαι ενίκο σου. Κοντά παλατήχα. Όχι, φαίνεται όλη τη βαγιά. Κόντε είναι κύριε μου.
1: Aya jo ojo bi anobi Muhammad sallallahu alaihi wa sallam. Hello.
2: Hello.
1: E caro sa.
2: Oki wa tishella. Oko jo bi
1: Muhammad sallallahu alaihi.
2: Chukwan ko mo fe so jo la to ko ni ma.
1: An gbo yin sa.
2: Hello.
1: An gbo yin sa.
2: She want preach the religious violence that I bring.
1: Lásìkò sílẹ̀ láàrin torí pé gbogbo wa pátá lọ́lọ́run fẹ́ o ẹ máa ní nǹkan ẹlò ó.
2: Ẹlò.
1: Ẹ káàárọ̀ sá.
2: Káàárọ̀ níbẹ̀ o, kéde bí o.
1: Ó gbèrè o.
2: Ọkùnrin kò lè jí ẹgbẹ́ lápapọ̀ ẹgbẹ́ olùbẹ̀ iléeṣẹ́ yóò lè jóná ẹgbẹ́ abojú onínìkanṣe ti sára ọlọ́run. Orúkọ tèmi là ń bẹ ẹnu bá ti kúlá fẹ́ wá délé dùkú tilẹ̀ tó bá
1: Àmọ́ ẹ má gbàgbé pé àyájọ́ it is a birthday fún Anabi Muhammad bàbá tí ń sọ̀rọ̀ ká kọ́kọ́ ṣe àpọ́nlé ẹni àpọ́nlé. Hello.
2: Hello, Karo.
1: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀ àkójú
1: wọn. Ojúbọ rẹ o.
2: Àti mi tó.
1: Ẹ káàárọ̀ omi.
2: Àlàáfíà ni.
1: Àlàáfíà làwà. Àwòrán wọn lọ́kàn mo láwòrán wọn lé mo mọ̀ nípa àwọn dáadáa ìhun tó bá wù mí ni mo lè ṣe wọn nípa ṣe bẹ̀ ká hùwà bí ẹni tá a pera wa mọ́ kárìn bí ẹni tá a pera wa mọ́ bàbá rónímọ̀ tó tó irú wọn ò ní sọ wọn lọ̀rẹ́ ọ̀bùn 0704-700-3341 lójú òpó tí ẹ fi máa dé ọ̀dọ̀ wa ayájọ́ ọjọ́ bí Anabi Muhammad sallallahu alaihi wa sallam. Òun náà ni à ń ṣe lé ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí sì ti yà sọ́tọ̀ fún ọjọ́ ọ̀sẹ̀.

0: Hello.
1: Bóyá atẹ́gùn dẹ̀ wá dárúkọ bóyá ẹ ti bu ọ̀rọ̀ sọ ní ipa bẹ̀. Ẹ wò ní ìsìn ìgbà tí ìjọba fẹ́ fi ọlẹ́dẹ́ sílẹ̀ pé àyàbọ̀ bí ànábì mọ́. Wọn ò sọ pé mùsùlùmí tó wà lẹ́nu iṣẹ́ ọba ẹ lọ sinmi. Bó bá dọjọ́ ọ́fíìsì, wọn ò ní sọ pé lẹ́sìn kìrìsìtẹ́nì tó wà lẹ́nu iṣẹ́ ọba ẹ lọ sí ìgbà tí ìjọba fẹ́ fi ọlẹ́dẹ́ sílẹ̀ pé àyájọ́ ọjọ́ bí ànábì mọ́. Sọ pé mùsùlùmí tó wà lẹ́nu iṣẹ́ ọba ẹ lọ sinmi. Bó bá dọjọ́ kérésì, wọn ò ní sọ pé lẹ́sìn kìrìsìtẹ́nì tó wà lẹ́nu iṣẹ́ ọba ẹ lọ sinmi. Ẹ wo ogúnjọ́ nínú oṣù ìjárùn báyìí, sọ pé lẹ́sìn àbáláyé nìkan tó jẹ́ òṣìṣẹ́ ìjọba bíi tiwa báyìí ká lọ sinmi. Wọ́n ní rárá o, gbogbo wa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ṣe àfiwé ẹ̀ láàrin ara wa. Ádẹ̀bẹ̀rù Ọlọ́run ká má sọ̀rọ̀ ṣá sẹlẹ́sìn etí bí ká má sọ̀rọ̀ àlùfàǹṣá sẹ́lẹ̀sọ̀ mú Yorùbá. Wọ́n ní ohun tó wù mí kò wù ẹ́ ni ò jẹ́ kájọ dáwọ́ pọ̀. Kódà fẹ́bìnrin nìkan kọ́ ní kájọ dáwọ́ pọ̀ kọ́lé. Torí pé ẹ̀yin lè wò pé èmi ò lè gbénú ẹ́sẹ̀tì, mi ò lè gbénú fúláàtì. Ilé máa máa gbáriwo ní yàrá kejì ni mo fẹ́. Ilé mo fẹ́ kọ́ mi ò fẹ́ ṣe fẹ́ǹsì sí. Ó sì wẹ̀yìn kẹ́yìn sì sí tiyín. Ẹ máa gbé tiyín lọ. Ẹ jẹ́ mi náà pè mí. Ẹ má ní kí n ṣèfẹ́ inú yín. Ẹ wá ṣèfẹ́ inú tọ́dọ̀ tèmi. Ẹ jẹ́ á ṣe bí òjíṣẹ́ ṣe kọ́ wa. Ká ní ìgbàmúra fúnra wa. Ká ní àmójúkúrò fúnra wa. Ká ní ìpamọ́ra fún ara wa. Jẹ́ olùrànlọ́wọ́ sí ara wa. Kí ló wà ìvù nínú àwọn yẹn? Ká bẹ̀rù Ọlọ́run fúnra ara ẹ̀. Ká tún wá bẹ̀rù Ọlọ́run láàrin ara wa síra wa. Kémi má wò wípé ṣó ti gba páabẹ̀ yẹn ẹ mú lápá bí rárá. Tọ̀dọ̀ wa ló dáa jù. Ẹ má jẹ́ aṣọ débi jà á dájà á lẹ̀. Torí wípé àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n jẹ́ aṣáájú wa wọn ò wípa àtọ̀ lọ́nà ọjà. Ayẹyẹ ẹjọ́ bí ànábì Muhammadu ṣe ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sì ti fọwọ́ sí pé ká ní ìsinmi lẹ́nu iṣẹ́. Àwa sì ń pè bá àti ṣe tọdún yìí. Tẹ̀mí yóò ju wa ní towó tọmọ ní tàlàbíà. Ẹ̀sìn wa Ọlọ́run ó gbàgbé gbàdúrà wa. Ibẹ̀ ni yóò ti dá mi lọ́la, ibẹ̀ ni kò ti dá mi lá. Ìsìlámù tààyè mọ̀ mí mọ̀. Ìsìlámù tààyè mọ̀ mí mọ̀. Ibẹ̀ ni kò ti dá mi lọ́la. Ó dà ẹṣẹ́ púpọ̀ púpọ̀ èyí tẹ́ pè wá láàárọ̀ ọ̀tún ní títí láti tún máa pàdé láago mẹ́jọ àbàlá lẹ́ka ìdí ọmọdúà. Ẹ má yìí kò lè fún àwọn ètò ọlọ́kùnrin ọ̀jọ̀kan tá a ní lórúkọ ọ̀gá àgbà Radio 1103.5 FM Ọ̀gbẹ́ni Abiola Peters Adékọ̀ọ́lẹ̀ ni mo kí wa wípé a tún máa pàdé nígbà míì. Ẹ ṣe púpọ̀ 10:30 sí wa.
2: Tare da 'yan taɓa ka sai an bincike su sosai sannan a gyara halayyarsu ka koma cikin al'umma. A nan ne operation.

0: no, bro, yo.
1: Was a feeling, llamólo.
0: Llamólo.
2: Hello.
3: Akinkunmi lorúkọ mi, mo ń pè láti ewu tuntun.
0: Ewu tuntun Ikorodu. Orí ètò ẹsẹ̀ ọ̀rọ̀ lẹ́wà ní rédíò wa. Ọ̀yẹ̀ ẹ̀wù nọ́mbà.
1: Ewu tuntun.
3: Ẹjọ́ ẹ̀ fẹ́ bu ní ọ̀sẹ̀ tó kọjá ránṣẹ́ o.
0: Níbo lẹ ti jẹ?
3: Láti ewu tuntun.
0: Ẹ̀jẹ̀ láti ewu tuntun. Kí ló wo tẹ parí?
3: Èèrà ọ̀fẹ́ kò tó ròdè ní tó lọ máa káyé fẹ́ ní mọ òwe nọ́mbà lẹ́wù.
0: Lóòótọ́ ni owó yẹn, èrò ọ̀fẹ́ pòpòrò dénú. Ẹ̀dẹ̀ pè mí.
3: Mo pè mí.
1: Lẹ́yìn
0: ètò. Láago mẹ́rin kọjá.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà.
1: Tó bá rí bẹ́ẹ̀,
0: ìyá máa fò bá ń gbé ánsẹ̀tì mi.
1: Ìyá
0: máa fò nígbà mí. Ẹgbẹ́ mi kò sí problem.
1: Ẹgbà
0: lẹ́ni. Ẹmú nọ́mbà. Ẹ wá pè mí lẹ́yìn ètò torí mi. Kí lẹ rí?
3: Ẹ fún mi nọ́mbà kejìlá kí n yẹ wò.
1: Nọ́mbà 12.
0: Bá a ti mọ lòfó ṣe ni.
3: Bá a ṣe.
0: Mọ ni òfó ṣe ni ọlọ́mọjà sófò.
3: Bá a ṣe mọ lòfó ṣe mọ.
0: Lòfó ṣe ni. Bá a ti mọ lòfó ṣe ni.
3: Òfó ṣe ni.
0: Kò rí bẹ́ẹ̀, ẹgbọ́ parí òwe yín. Bá a ti mọ lòfó ṣe ni ẹni tí òbí mọ méjì mẹ́ta ò lè kú mọ lọ́wọ́.
1: Orúkọ yín lẹ́ẹ̀kan sí bàbá wa látẹ̀wò.
3: Akínkunmi ní Akínkunmi.
0: Ẹ pe nọ́mbà wọn yẹn kan kò kọ́ sí àbójútó.
1: Mo ti kọ́.
0: Irú káàdì wo lẹ̀ ń lò yìí?
3: MTN.
0: Ẹ máa wọ̀ rí
1: tábà ní parí. Ẹ̀yin ni 070-315.
3: 070-315-4030.
0: Kọ sílẹ̀ Adéwùmí, kò kọ nọ́mbà yẹn sílẹ̀. Ètò ń tẹ̀síwájú, ẹ má gbàgbé wípé ìwé ẹsẹ̀ ọ̀rọ̀ títà náàjà ní ojú ẹlẹ́gbàá kan wà apá kìíní kejì kẹta ìkẹrin. Ìwé tó yẹ kí grandpa grandma rà ni, ìwé tó yẹ kí dádì àti mọ́mí ò wà ní wọn ni, ìwé tó yẹ kára rẹ sáà àbúrò mi ẹ̀gbọ́n mi tí wà lókè òkun ni, èmi ò ní fọwọ́ òsìjúwèlé bàbá mi o. Ẹ má jẹ́ kéde Yorùbá ó parẹ́, kò ní tọwọ́ mi bàjẹ́ ẹnu lábẹ́rẹ́ fi tasọ ṣe, aró ní gbojú aṣọ kọ̀ọ̀kan ní gbohun odò. Bàbá tó náà jẹ lọ́sẹ̀ tó kọjá yẹn, mo fi káàdì yẹn ránṣẹ́ o. MTN, mo fi ránṣẹ́ o.
1: Bóyá kí ẹ wọ̀dọ́yìn
0: o, mo fi káàdì yẹn ránṣẹ́.
1: Óyá ẹ jẹ́ ṣe báyìí ká mú ìpè yìí. Hello.
3: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ mà.
3: Ẹ̀rọ akúṣẹ́ máa
1: wọ̀. Yes, ma.
3: Oṣù Àbíkẹ́ Jímọ̀ Ládìta Olúwọ.
1: Màmá wa Jímọ̀ Àbíkẹ́ Jímọ̀ ẹ káàárọ̀ mà.
0: Ẹ mú nọ́mbà.
3: Kẹrìnlá.
0: Nọ́mbà kẹrìnlá. Àìkì pa ìgbìrìn.
3: Àìkì pa ìgbìrìn.
0: Torí pé àkì ń pa ìgbìrìn lórí ẹni. Mo tún máa ń sọ síwájú díẹ̀.
3: Àkì pa
0: ìgbìrìn lórí ẹni.
3: Ìgbìrìn
0: ọ̀tẹ̀lẹ̀ ń sọ yẹn bá a ti ń pa kan. Nìkan rú. Àìkì pa ìgbìrìn lórí ẹni kì í jẹ́ ká mo lugi èèyàn. Ìrèrè gidi lele nítorí pé orí rẹ̀ òhù ewé kò ní ká mọ̀ pé ilé òkèèrè taratara gbádùn olùgi èèyàn lele yìí gbàdá kí rẹ́gbìnrin lórí ẹ̀.
1: Hello. Kúrò díẹ̀ rédíò yín sà.
3: Hello sà, ọba ọpẹ́ ló sọ̀rọ̀ láti àgbè.
0: Alàgbà ọpẹ́ látàgbè Greek, ọmọ sọwọ́ Ìkòròdú lẹ́nu. Ayé mú nọ́mbà. Pílẹ̀rí.
3: Òwe nọmba 3.
0: Nọmba 3. Ìwọ́ lu gẹ̀gẹ̀ kẹ́mi lu gẹ̀gẹ̀.
3: Ẹ̀mí.
0: Ìwọ́ lu gẹ̀gẹ̀ kẹ́mi lu gẹ̀gẹ̀. Ko ja mori o lola ni le owu ilu won ni ori olola ni le owu bi igba ta ba de owu ni ago to ja mo le ilu wo eusu o ja mo le loko gbogbo aye jo si ago tan ago tan na ma se gbogbo agbo le en ti o lago tan na ja mo Daddy, mommy, any kid junior or come over, you never, and you can never.
1: Oh, you are one in your head, be tagged by the wedding, you told your home
0: ago. I never know what I want to. If I can't push Lenny, it could be my job in the city. Ben, you.
1: No.
0: Number canon, Missouri.
1: Movie?
0: Be tell me good, lady. Lion never did.
1: Ben.
0: Hello?
1: I do fellow along
0: the land.
1: 0704-700-3341.
0: Ojo potato lati dasi eto laaro ini e o nbe ni oya
1: e ki baba wa ke ko mi ki won si wo message e
0: ki wo message
1: la wo message box yin sir ewo ko ma je pe boye ti delete
0: e mi ke deri
1: 0704-700-3341 loju opo hello
0: number yin
1: Ben,
0: 40-30. You send the card, you send the card, you send the card, you send the card, you send the card, you
3: send the card,
0: Hello?
3: Hello?
0: Hello? Hello? Hello? Hello? Hello?
3: Hello? Hello? Hello?
0: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
3: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
0: Hello? Hello? Hello?
3: I'm going to go to the house.
0: Epe binu opolodi. Ben, you pay us as you call a corridor last alone.
1: I bet you can move. 0704-700 Lily, Lorient, I don't want you. Had that, but hello.
0: Hello.
3: Hello.
1: A carosa.
3: A castle.
1: A rasa.
3: A pito.
1: A long loman bow out to where.
3: But
1: I
3: mean,
1: you know. I'm going by Unisajima.
0: Number 15.
3: 16.
0: 16, what's your law? Number 13, local area. Number 11, one name.
3: Number 13, you know.
0: Number 13, etala. But the allies will batten.
3: No.
0: Be at the allies and cobatten.
3: Be at the allies and cobatten.
0: Ben, sure, batten.
1: Sure, batten.
3: You batten. The allies will
1: batten.
3: You're only sending me.
0: You're
1: only talking about. Tell me, God, I said 2+2. Me, God, I'm only one. Come, daddy.
3: Daddy, I like to batter. Look, you're going to be in
1: part. Ah, but you're nice, so batter.
0: Daddy, I like to batter. Akimuta Barakpa. Hey, Bansara, you go away about it. I say, Baba, let me know.
1: Let me know. Let me know. Let me know. Let me know. Let me know. Let me know. Let me know. Let me know.
0: I'm not sure about that.
3: Hello.
2: I want to go, you know, I'm not going to be able to do it.

0: ti dáwọ mo rí bẹ́ẹ̀ tọ́ wò kó o sì mọ̀ pé rere lolúwa orúkọ yẹn gbóná. Yes.
1: Nǹkan
0: wọ̀nyí
1: ni
0: ó sọ.
1: Lẹ́yìn èyí ó sì wí fún wọn pé.
0: Ó wí pé.
1: Lásàrò ọ̀rẹ́ wá sùn.
0: Lásàrò ọ̀rẹ́ wá sùn. Ó fi hàn wípé Jésù mọ̀ pé Lásàrò ti kú. Jésù rí ọ nínú ìṣòro yẹn. Jésù ń wọ nínú ìpọ́njú yẹn. Ìwọ nìkan kọ́ ń dogun ìjà o. Ìwọ nìkan kọ́ wà nínú ìṣòro yìí o. Má bọkàjẹ́, má bara jẹ́ ju bó ṣe yẹ lọ o. Má jẹ́ nǹkan ó bàjẹ́ tẹ́kú tó di pé ọmọ o. Má kú kí kú tó dé o. Torí pé Ọlọ́run rí ọ nínú ìpọ́njú yẹn. Ó sọ à ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn. Àwọn ọmọlẹ́bí ọmọ pọ́ mọ́ o. Kí ló dé tí wọ́n náà ń rò bí ẹni pé Jésù ò rí ọ. Yes.
1: Ṣùgbọ́n èmi ń lọ.
0: Èmi ń lọ.
1: Kí èmi kí ó lè jí dìde nínú oorun rẹ̀.
0: Mo fẹ́ lọ jí Jésù yẹn. Mo fẹ́ lọ jí Lásàrò kúrò nínú oorun. Ó sùn ni o.
2: Ámì.
0: Ogún rẹ̀ òkú ó sùn ni o. Yóò jí lónìí o.
2: Ámì.
0: Iṣẹ́ rẹ̀ yẹn òkú ó sùn ni o. Yóò jí lónìí o.
2: Ámì.
0: Yes.
1: Nítorí náà ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé.
0: Ọmọ ẹ̀yìn wa wí fún pé.
1: Olúwa.
0: Olúwa.
1: Tó bá ṣe pé ó sùn
0: ni.
1: Yóò sàn. Ṣùgbọ́n Jésù sọ tikú rẹ̀.
0: Jésù wá ń sọ nípa tikú rẹ̀. Àwọn ò mọ̀ afọ́jú ni wọ́n. Àwọn ìdílé wọn ò dúró de Jésù mọ́, wọ́n ti lọ sìnkú. Kí ló ń já ọ láyà, kí ló ń bà ọ lẹ́rù? Mo ń sọ̀rọ̀ bí ìrírí wòlíì. Mo ń sọ̀rọ̀ bí Ọlọ́run ti lò mí fún láyé. Tiẹ̀ òǹdí jù Olúwa yóò ṣe tiẹ̀ náà.
2: Ámì.
0: Yes.
1: Ṣùgbọ́n wọ́n rò pé ó sọ ti orun sísùn.
0: Yes.
1: Nígbà náà ni Jésù wí fún wọn pé. Lásàrò kú.
0: Lásàrò kú. Ló bá tán. Lásàrò ti kú o. Ọmọ ẹ̀yìn. Mẹ́sẹ̀ bá Jésù pẹ́ tó ìgbàgbọ́ kékeré làwọn náà ní. A náà ti múra àti lọ sunkún ni. Ó ti ẹ̀jẹ̀ kún lọ táwọn míì fẹ́ se. Mò ń gbọ́.
1: Èmi sì yọ̀ nítorí yín.
0: Mo yọ̀ nítorí yín.
1: Tí èmi kò sí níbẹ̀.
0: Torí mi ò síbẹ̀.
1: Kí ẹ lè gbàgbọ́.
0: Kẹ́ lè gbàgbọ́.
1: Ṣùgbọ́n kí ẹ jẹ́ kí ẹ lọ sọ́dọ̀ rẹ̀.
0: Ohun gbogbo tẹ́ ẹ ń wò tó yóò ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ fógun Ọlọ́run ni o. Má rò pé ó ti ju o. Báyé bá ló jù fún ọgbà pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kì í jù níwájú Ọlọ́run sẹ́. Yes.
1: Nítorí náà. Tomasi.
0: Tomasi.
1: Ẹni tí a ń pè ní Dídímù.
0: Orúkọ Dídímù.
1: Wí fún àwọn ọmọ ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé.
0: Ó wá sọ fún àwọn ẹ̀mí ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé.
1: Ẹ jẹ́ kí àwa náà lọ.
0: Ẹ jẹ́ a lọ.
1: Kí a lè bá a kú pẹ̀lú.
0: Ká lè kú pẹ̀lú Lásàrò. Ẹ dákun ẹ gbọ́ ìrònú ọmọ ẹ̀yìn Jésù. Ẹ jẹ́ àwa náà lọ ká lọ kú pẹ̀lú ẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀ kò nírètí mọ́. Mo ń sọ fún yín pé ìdílé olówó òun ni ìdílé Lásàrò. Mo lọ Jerusalem láìpẹ́ yìí, mo débi ìdílé wọn. Ìdílé olówó ọlọ́lá ni wọ́n. Wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún iṣẹ́.

0: no sell a liar alone. Yes.
1: Jebatari suma Jerusalem.
0: Yes.
1: So follow him, Dogu.
0: Yes.
1: Apanina waju si wasado matati Maria.
0: Abani soko. Yes.
1: Lati tuwani nu.
0: Lati tuwani nu.
1: Itori si arakuri wa.
0: Arakuri. Uso abolo ni. Lolu ko Jesu ho ni bot bat of us inu le re lodun ni.
2: Amen.
0: Awon atuni leku awon sunkun gbowo ko ni wole re lodun ni.
2: Amen.
0: Anu asemi nigba kan ni lu oke oju mi ariri kuri. E ba re ni to ku ise ten se no. O ni to ti gbe ni wa. O mo gba o da si wa. A gbodo fi ya lagbaja le. Oju ti ojo meje ni won gbe be si ojo mejo. O je won aro. Won je won osan. Won je nje ale. Be ba mo je ojo meje kuro ninu aye eyan da si ko nje se lo to ku. O mi na tin so mo na ma gba ah ti omo to wa nle nko. Ah Kola na o mo ti jeun ewo e sare ba mpo nje fun Kola le mi o gboro kuro ni nisin bi o si fun gbo nje o manu so ra won abani sokun jeun ofe loruko Jesu won ni wole yin lodun ni
2: amen
0: daro won ni anse ma ba bi mo mewa omo mewa won o gbo nje fun le mi o se gbe nu fun didi jo meje abani sokun ni wole yin lodun ni
2: amen
0: idi to fi go bata ofo sinu aye re ko ni sele lodun ni ma
1: Nitorina. Nigba ti ma ta gba pe Jesu n bo wa.
0: Yes.
1: O jade lo ipade re.
0: Aha.
1: Gbo ma ri ajoko ninu ile.
0: Yes.
1: Nigba na ni ma ta wi fun Jesu pe.
0: O wi fun Jesu pe.
1: Oluwa. Ba se pe iwo si wa ni yi.
0: Ba se po wa ni ni.
1: Arakunrin mi ki ba ma ti ku.
0: Arakunrin mi o ni ku wa iwo na nkan. O n gbagbo po ti ju ko iju. Supe gboro gboya ti ma te aba arabirin wa so. Ti ma ta so o wi pe
1: ṣùgbọ́n
0: nísinsìnyí náà
1: mo mọ̀ pé ohunkóhun tí wà bá bèèrè lọ́wọ́ ọlọ́run
0: ó sì tún lè ṣe
1: é ọlọ́run yóò fi fún ọ.
0: Hallelujah. Ẹnì kan ó pàtẹ́wọ́ fún Jésù o. Ẹnì kan ó pé
2: hallelujah.
0: Ó sọ̀rọ̀ akin mo mọ̀ pé ohun tó bá bèèrè lọ́wọ́ ọlọ́run ó sì lè ṣe náà kódà bó tiẹ̀ jẹ́ pé ẹ̀gbọ́n mi ti kú fún odidi ọjọ́ mẹ́rin dákun kí ni rùn nínú ayé rẹ̀ kí náà ló ti kú. Bẹ́ẹ̀ni bá ṣe wòlíì Ọlọ́run yóò jí lónìí bẹ́ẹ̀. Jésù wí fún pé.
1: Arákùnrin rẹ̀ yóò jíǹde.
0: Arákùnrin ibi tó ti bàjẹ́ rẹ o wá wípé arákùnrin rẹ tó kújọ́ mẹ́rin yóò jí nísìnyí. Yes.
1: Màtá wí fún pé.
0: Mo mọ̀ pé.
1: Yóò jíǹde ní àjíǹde ní ìgbẹ̀yìn ọjọ́.
0: Oh God. Ṣé ẹni tí tò ní bàbá má purọ́ fún mi? Ó ti rún. Ẹni tó kú fúnjọ́ mẹ́rin ọtún ní yóò jíǹde. Jíǹde àjíǹde tẹ sọ nígbẹ̀yìn ọjọ́ ni yóò tún jíǹde kò jíǹde léyìí mọ́ o. Onígbàgbọ́ kúkúrú ìwọ náà rú ìgbàgbọ́ rẹ sókè lónìí gbogbo ohun tó kú láyè rẹ yóò jíǹde. Gbogbo ohun tó kú láyè rẹ mo ní yóò jíǹde.
1: Jésù
0: wí fún pé.
1: Èmi ni
0: àjíǹde àti iyè.
1: Ẹni tí ó bá gbà mí
0: gbọ́
1: bí ó tilẹ̀ kú
0: yóò
1: yè.
0: Ìwọ ń kọ́.